ọ̀nà tó mílá ìgbè fàndèdè vòvò ìwé lè fi àwọn di mílá sọ kúgbè fàndèdè ó tọ́ di folíyò ẹ bẹ́ homia àkwété gbẹ̀tsirà bẹ́ homia mùsùn bẹ́ homia vítọ́ sí ọ̀pẹ́mẹ́.